0: 5 between 4:16 a.m. and 4:30 a.m. every day. Ayo, need to meet here lojojumo. Amen.
1: O gbọ́ ma ni fún Ọlọ́run lókè fún gbogbo ọkà tí olùgbọ́ tó ń gbọ́ mi káàkiri gbogbo orílẹ̀-èdè gbàláyé. Má dúpẹ́ ọwọ́ onímọ̀jẹ̀mù dúpẹ́ àwọn bàbá mi tó jẹ́ kó rí ọjọ́ tí a pè lọ́jọ́ Sunday lè sọ pé wọ́n ti ọjọ́ ìsinmi láti yà sí mímọ́. Má dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Mo ti ń dúpẹ́ bọ́ síbi pẹpẹ rẹ̀. Kí ló ṣe kàn máa yí nílẹ̀ ní ìgbà méje ọ̀tọ̀ọ̀tọ̀? Mo fi dúpẹ́ lọ́wọ́ ẹni tó jí ẹ sí mọ́lẹ́ aláì. Ẹni tí ò jẹ́ kó ti dùkú. Ẹni tí ò jẹ́ kó ti rámáyé. Àìmọye èèyàn, àìmọye ẹ̀dá ni wọn ò sí láyé mọ̀. Dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Ọba tó jẹ́ kó rí 2308 2026 ní gbogbo ilé tó gbé gbọ́ mi pátápátá. Yá tó padà síbi pẹpẹ tó yàsọ́tọ̀ níbi ilé rẹ̀. Yá jọ kálẹ́lúyà méje ògún méje. Ká tẹ́bi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún àǹfààní àtòrí ẹ̀fẹ́ tó tún fún èmi àti ẹ tí ò tún yẹ̀ ń dá fún ẹlòmíì. Bó o ti wá ń ké hallelujah yẹn, máa pẹ̀bí parápojú ni mọ̀ sínú ètò yìí. Bó o ti pèmí náà ni wò níyìí tẹ́ ti mọ̀. Ọlárẹ̀wájú Ọlágbèmí JP Anú ni mo rí gbà. Kí ni bàbá mi arúgbọ́jọ́ ni kájọsọ náà ń towó rẹ̀? Yá mi ń dé ẹnu àkókò rẹ̀ jẹ́ àjọ ìrìn àjò mi. Kájọ gbọ́n tó ní májẹ̀mú mi, mo gbọ́ kan tó ń tẹ́tí sí mi. Náà mo ti òwúrẹ̀. Ó yá gbága ìjókòó rẹ̀ súnmọ́ tòsí. Yá jọ gbọ́n tí bàbá mi ní fún gbogbo tó ń tẹ́tí sí mi. Yá lọ ìwé Lúkù orí kẹfà verse 27 rẹ̀. Kí ni ohun tó wí?
2: Ṣùgbọ́n mo wí fún yín.
1: Mo wí fún yín.
2: Ẹ̀yin ti gbọ́.
1: Ẹ̀yin ti gbọ́ o.
2: Ẹ fẹ́ àwọn tí ó fẹ́ yín.
1: Mọ́ mi gbogbo ẹni bá ti fẹ́ ẹ láyé, ìwọ náà fẹ́ ẹni wẹ́ni bẹ́ẹ̀. Yes.
2: Sọ̀rọ̀ fún àwọn tí ó kórìíra yín.
1: Ó ní gbogbo ó ní ẹ ṣoore fún àwọn tó tún kórìíra. Àwọn kan wà tó kórìíra nínú ayé. Bàbá mi ní kó ṣoore fún wọn. Lóbi bàbá mi fún àwọn èèyàn ní ìṣílẹ̀ ìṣíníyè àti ìṣílẹ̀tì sí ọ̀rọ̀ rẹ̀. Bóyá.
2: Sọ̀rọ̀ fún àwọn tí fi yín ré.
1: Ẹ súre fún àwọn tí ń fi yín ré.
2: Sì gbàdúrà fún àwọn tí ń kẹ́gàn yín.
1: Ẹ gbàdúrà fún àwọn tí ń kẹ́gàn yín.
2: Ẹni tí ó bá sì lu ọ ní ẹ̀rẹ̀kẹ́.
1: Ẹni tó bá lu ẹ̀ lẹ́rẹ̀kẹ́.
2: Pa èkejì dà sí pẹ̀lú.
1: Pa èkejì dà sí pẹ̀lú.
2: Àti ẹni tí ó gba agbádá rẹ.
1: Ẹni tó gba agbádá rẹ.
2: Má ṣe dá a dúró láti gba àwọ̀tẹ́lẹ̀ rẹ pẹ̀lú.
1: Má ṣe dá a dúró láti gba àwọ̀tẹ́lẹ̀ rẹ pẹ̀lú. Ẹni tó gba létí. Ìwọ náà tún bá gba létí ọ̀sán ní kò yí tòsí sí. Ohun tó ní má jẹ̀mú ni kò ṣe. Kò bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀wù iṣẹ́ yìí wọ̀ ní gbogbo ìgbà láti máa ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Ó ti pa aláṣẹ fún wa. Ó yá.
2: Sì fi fún gbogbo ẹni tí ó tọrọ lọ́dọ̀ rẹ.
1: Máa gbọ́ gbogbo ẹni bá ti bá ìtọrọ wá tó ní kó fi fún wọn, fífẹ́ wọ̀ sí wọn. Ẹni bá ti tọ́ bá ìtọrọ wá, fi fún gbogbo ẹni bá ti bá ìtọrọ wá sọ́dọ̀ rẹ. Má yẹ lé ìsọ̀tọ̀, má lè lé ẹlẹ́sìn báyìí ni. Ẹni bá ti bá ìtọrọ wá ó ní kó fi fún wọn. Yes.
2: Lọ́dọ̀ ẹni tí ó sì kọ ní ẹrù.
1: Lọ́dọ̀ ẹni tó kọ ẹni kíni.
2: Ẹrù. Má ṣe padà béèrè.
1: Má padà béèrè. Ẹni tó kú ẹlẹ́rù ni má padà béèrè. Yes.
2: Gẹ́gẹ́ bí ẹ̀yin ti fẹ́.
1: Gẹ́gẹ́ bí ẹ̀yin ti fẹ́.
2: Kí ènìyàn kí ó ṣe sí yín.
1: Kó ṣe sí yín.
2: Kí ẹ̀yin sì máa ṣe bẹ́ẹ̀ sí wọn pẹ̀lú.
1: Gẹ́gẹ́ bó ti fẹ́ kẹ́nìyàn ṣe sí ẹ. Ẹ oníkẹ́yìn náà ṣe bẹ́ẹ̀.
2: Sí wọn pẹ̀lú.
1: Sí wọn pẹ̀lú.
2: Ǹjẹ́ bí ẹ̀yin bá fẹ́ àwọn tí ó fẹ́ yín.
1: Bẹ́ẹ̀ ni bá fẹ́ àwọn tí ó fẹ́ yín.
2: Ọpẹ́.

0: kini eyin ni
1: ope kini ni
0: awon elese pelu nfe awon ti o fe won
1: awon elese pelu nfe awon to fe won
0: bi ayin ba si sore fun awon ti o sere fun yin
1: be ba sore fun awon to sore fun
0: ope kini eyin ni
1: ope kini ni
0: awon elese pelu nse be gege
1: awon elese bi ta o dadu ni awon elese pelu nse be gege won lo sore fun awon to ba sore fun e o na awon elese pelu nse be aye mo ye elese ti o mo krisi awon na se be pelu gege won ma sori fun awon to ba sori fun won won na mo na lati sori fe ni kan laaro oni ma je mo ni kede ke la o fi pari e se bi tori igbale mi re ijo ti gba jesu gege bi oluwa to du bona mo ba igba jesu afani kan re o si sile fun laaro owo e ti ko fe je e ku awon kan layo ti e aye ni won pa le ko ni gbogbo igba awon eyan lo nda lo awon eyan lo bi lo gba ti o to te lowo awon eniyan mo be loruko olorun ma yi pada si ododo iwo na yi pada si krisi laaro ko buburu owo re sile ko le bari anugba to bi ona tin jewo jesu loluwa to lugbala boni maje mu tuturu mi soke lati kede igbala fun awon kan ti oni iwo na ba de ni igbala pepe ya lo gbadua wa mo kigbe oluwa o gbogbo eniyan ni ko ba n gbadua wa pariwo ba ma so tele si origun melerin aye re oluwa gba mi lowo ogun to mo ti o je kawo eniyan rin jina mo bi oluwa gba mi lowo ogun yen oluwa fa ijoba ogun yaya ma jo bori mi mo adua
2: ni oruko
1: je kata in bragodo le kata bale glabas rubia and the little bush le kata ta ta ta ta
2: yes
1: oluwa wa amin ta de gbo mi le gboro oruko jesu
2: amin
1: oluwa fi na la koja
2: amin
1: agbara olorun ko la omi ye koja
2: atuburu
1: mo tin lo ko ju asegun lo ogun oni pada bori o jesu alagba biwa
2: amin
1: nibi to gbede ye banka sabi bo tin ka ni wa ni isegun ni isegun ma dale iwo na bankasam 3 sinu e bo tin ka mo bi magbagbe lati kasam 18 si bo tin ka 18 si iwo na gbiyanju dada pe o tun ka sam 35 ibi ti isegun re yo ti daju niyen ti wa de fanyo dupe jesu oluwa wa amen nibi ta de gbogbo ko jajoku nigeria bi wa lori agbara
3: orúkọ mi ni Bukola ẹ̀rí kẹta tí mo tún ní látọ̀dọ̀ dáàdì òun náà ni ìgbà tí mo tún bí ẹlẹ́kejì mi tí ẹ rí ìgbà yẹn nígbà tí mo ti lóyún náà ni dáàdì ti mi àti dáàdì ti wà ọjọ́ àdúrà ọjọ́ anointing wọ́n máa ní kí n máa anointing ara mi máa gbàdúrà fún mi ìgbà yẹn náà ni ẹbí dáàdì ti sọ fún mi pé ìdojúkọ kan máa wà nígbà tí bá fẹ́ bímọ ni pé bọ̀kì máa wọ̀ nípa ọlọ́run sọ pé òun ti ṣẹ́gun pe kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí mi fast forward sígbà tí mo wá fẹ́ bí ọmọ yìí bí mo ṣe infact mo ṣe ṣe tí mo ṣe ṣe tán báyìí tí mo ṣe sọ́jú mi tán tí mo dé ibi tó máa ti ń wò mí pé ṣé mo ṣe dáadáa pé nọ́ọ̀sì yẹn bó ṣáà ṣe bẹ̀rẹ̀ sí ń pe àwọn èèyàn dé nìyẹn ṣé àwọn pé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ àṣẹ ẹ̀jẹ̀ ń dà lára mi wọ́n ní pé ẹ̀jẹ̀ yẹn ò stop igbá kan àwòkàn bí mo ṣe sáré mú fóònù mi yẹn bí mo ṣe pe dáàdì ni infact àbíbẹ̀ ni pé dáàdì wà in the spirit because ẹ̀kan náà náà ni dáàdì gbé kọ̀lù yẹn mo wá sọ fún dáàdì ní dáàdì ti bímọ tán bí mo ṣe bímọ tán náà ni ó ẹ̀jẹ̀ ń dà lára mi kò stop o wọ́n ti sọ fún mi pé tó o bá ti stop nígbà kan àwọn agbé mi padà lọ tíátà o máa lọ ṣe operation mi fún mi igbá kan àwọn kan mo ṣáà sọ fún dáàdì ni kí n fọkànbalẹ̀ pé kò sí anything ní dáàdì ṣe tún gbàdúrà fún mi nìyẹn pé wọ ẹjẹ yìí ó yá dáwọ dúró dáàdì gbàdúrà fún mi wọn ṣàdúrà wọn ni kí n má wọ ọ ní kò sí ẹni sin ẹ wo mi rò bó pé 10 minutes sígbà tí dáàdì gbàdúrà fún mi tán wọn bá ní gbogbo ẹjẹ yìí ti stop àsìn ẹjẹ tó yẹ pé wọn kó jáde nínú ara mi báyìí nígbà tí mo bímọ tán bí ẹjẹ yìí ṣe ṣíìsì nìyẹn o dúpẹ ọlọrun ni mo dúpẹ fún ẹ.
1: Ẹgbẹ́ Bukola láti ìlú Amẹ́ríkà àti bí ọjọ́ mẹ́ta náà láti ń gba ẹ̀rí ọmọbìnrin láti ìlú òyìnbó láti United States of America tí ọmọbìnrin ti gbé ń sá tó gbé ń ju ẹ̀rí ẹ̀ sí wa ó fẹ́ bímọ kejì mo ti so tele sinu aye e pe ko ni si ewu ko ni si ibi sugba won ko doju kan keke kan ma waye amu obirin ma ri doju kan na obi mo tan ni eje bere si ni ya lara re le je stop ma bere si ni gbeje bi en tun ti to ti ko do mu bonu ara to fi gbeje jade amu obirin back pain la ba jo wonu adua bi ta tun gbadua fun na ni ran jade mo mi o to ni ko ri ran to ni ko ni solution ibi ti ogun yen ma wole si ma ni eje yen gbe won de gbon ni pare mu ale nton la ru ikurita be koja ti eje nda lara re to la ikuri doju kankan na koja ori ofe to gbon mo biri ko gba iwo na ko wa ogun yen ko ma re mu ko de fa yo dupe ki won na san ke je yen gbe ko de ma re mu jesu oluwa wa
2: amen
1: nibi ta de won na fe fe ri ran se ma re to wa lowo lososu dododun losose iwo na ni erin la fi show si mi ni wo sub number oya
0: 08033462861
1: o ma dara fun e jajo fojuru nbe ma wa gbagbe pade ti aro to ma n pa gbogbo obi gbogbo oniruru la ma n pade ko ya muslim soto ko ya christian soto gbogbo obi onikuluku lo le fara won ko so pe lesin kan ni mi ala ago mefa abo ni o bere yóò parí ní dédé agogo mẹ́sàn-án bá a bá ti parí ẹ̀tọ́ àwọn awo first service náà láago mẹ́sàn-án sí aago mọ́kànlá tó service yóò bẹ̀rẹ̀ àtàgọ́ mọ́kànlá sí aago méjìlá ààbọ̀ ibi táwọn parí sí lẹ́yìn náà lè fojú ojú pẹ̀lú wòlíì ọlọ́run tó ń gbọ́ níbo ló ti gbọ́ mẹ́yìn tí mọ́tò tó ń lọ yànnà pàjá bọ́ọ̀lù ẹni under bridge opposite ẹ̀ fún náà síbẹ̀ ibẹ̀ ló ti rọ àwọn ọlọ́kadà níbo ló ń lọ ìyànà odò number 5 victor láyà avenue ti débẹ̀ náà ní ojú ọ̀dẹ̀ ní tiẹ̀ jésù olúwa àtúnjọ fojú rojú gbogbo ẹyin tẹ́ ò lè ṣe ká ẹ máa ràn wá lọ́wọ́ ẹ lọ ga láyè bẹ́ẹ̀ ti ràn wá lọ́wọ́ ẹ ò ní tọrọ yẹn àti náà ti lè ò ní díṣòro ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa yí padà jésù alágbàmí wa bó ti ràn wá lọ́wọ́ gbogbo ẹyin tẹ́ ràn wá lọ́wọ́ tí wọn náà lè fi owó yẹn ràn wá lọ́wọ́ ní gbogbo ibi tó gbé ń gbọ́ mi ó lè fi 1,000-2,000 ràn wá lọ́wọ́ bó ti ń ṣe ojú ò ní tiẹ̀ wà dé fayọ dúpẹ́ o lè fúrúgbìn ẹ̀ kó fún tọmọ ẹ tó bá ti fún gbìn yẹn anoint ọmọ ẹ anoint ìwọ náà o lè ṣe fún wa tọmọ ẹ tó bá ká 1,000 ọmọ ẹ lọ́wọ́ 2,000-3,000-5,000 mo fi hàn lọ́wọ́ ká fi ṣe tọ́lá ìwọ náà kí ni irúgbìn abiyamọ 1,500 wà ní mo ti jìyà lórí ọmọ mi gbọdọ̀ tó fi ọjọ́ alẹ́ wo bí kí n túmọ̀ para wo bí police station àbí kéèsì kan lórí ọmọ tí mo jìṣẹ́ jìyà fún. 1,500 ti yẹ kó fún tọmọ yẹn bó ti ṣe anoint àwòrán ọmọ yẹn anoint àwòrán tiyẹn náà yálà ní ìsàbí lọ́jọ́ ọ̀la obi ògún yẹn ò ní fara wọn kò ní borí wà ti lé rẹ ẹnìkan ní kí ni account number máa kọ́lẹ̀ 00960742211 access bank ọ̀làníwájú solomon ọ̀làgbèmí bó ti fi sọmọ òní kú mọ́ lórí pátí fi sí pèmí kí n gbàdúrà fún wa ti lé rẹ bàbá mi ní kí n gbàdúrà fún gbogbo ẹyin tẹ bá fúrúgbìn yẹn tó fúrúgbìn yẹn tẹ ṣe ká lè fi ṣètò la bó ti ṣe wà rẹ lè jẹ jésù olúwa wa àmì wo bí máa kọ́lẹ̀ láti di pèmí ó dẹ lè máa pèmí mẹ́ndéètì nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì tí wọ́n pè fún ọ́ ọ́ yá.
0: 08026613610
1: èkejì
0: 08033462861
1: kí láti parí ẹ̀rù ìdámẹ́wàá ń bẹ lọ́wọ́ rẹ ìwọ náà bá ń fúrúgbìn ìdámẹ́wàá tó bẹ̀rẹ̀ ó ní wo bí ó ní fi ìdàn bíbà ní ṣí fèrè sí ọrùn sílẹ̀ tó bẹ́ẹ̀ gẹ̀ tí ayò nílé gba ìbùkún wọn lọ́rùn ìwọ náà dẹni ìbùkún lóṣù lọ́dún yìí láàárọ̀ bó ti ń ṣe ogun ìdámẹ́wàá ìwọ kan lówó láti máa fi rètò yìí lọ́wọ́ látòrí afẹ́fẹ́ bóyá ọ̀nà ìdẹ̀ bá sọ stọ́ọ̀tì méjì mẹ́ta mẹ́rin ìwọ náà lè bá wa ṣe mo bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ẹnìkan ní kí ni account number 00164997233 GTB ọ̀làníwájú solomon ọ̀làgbèmí bó ti fi sọmọ òní kú mọ ẹ lórí o ó ní wọnú gbèsè rẹ ní jẹ gbèsè tó bá ti ṣe omi rẹ bá sọrọ kí n gbàdúrà fún àtìlẹ rẹ ojú rẹ ní tiẹ jésù olúwa wa àmì bàbá mi pé sunday mẹsàn kan ti bẹrẹ níyànà pàjá mẹsàn kan náà ti bẹrẹ nílùú ifọ bákan náà má gbàgbé tuesday mẹsàn wednesday mẹsàn olú ti bẹrẹ wọn náà rí pé ó wà ń bẹ wọn náà rí pé ó pa àwọn èèyàn sínú ètò yẹn bó ti ń pè wọn náà rẹ ránú gbà má tún wá gbàgbé pé wednesday mẹsàn náà tún wà ń bẹ monday mẹsàn nílùú ifọ mo ti fara won mo po looto ni Jesu mi lai ni bi ta de gbogbo ni ma gba gbe pe laaro a lo si loluwa iwo na je ka jo lo mo bi to ba tin tete de he out of your foju roju ni to yo si da mo wa gba gbe pe apala kokun bakan na lo Jesu oluwa a
4: From Lagos, this is
5: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
6: Station with a voice for entrepreneurs.

0: àwọn àkùrẹ́ máa ma gbà mí lálejò. Mo gbọ́ ohun olúwa pé ká tó sọ ní 29:30-31 ẹ̀rí rẹ máa pọ̀, ògo rẹ máa tóbi, ó máa rí ìyanu, ó lẹ́rìí lórúkọ Jésù. Ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀. Gbogbo ẹ̀yin ará Abuja, ó yá ní church láàárọ̀ yìí láago mẹ́jọ, operation back to sender, a pàdé mbẹ́. God bless you.
1: Oru mẹ́ta ti ṣe mi àti ṣe ìyanu ti máa ṣẹlẹ̀. Alárò sàkún ojú pé ó máa bọ̀ wá gbàrẹ̀.
2: Ogun tó bọ̀ rìnrìn àjò oṣù kẹjọ. Àṣírí ẹ̀ máa tú. Òní ẹ̀ bọ̀ rí kọjá sọ́sùn tẹ̀sán. Ló fi yẹ kó darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè. Lórí òkè ògùn àṣejìrẹ̀ ń bàdàn. Lọ́jọ́ Saturday 29, the Monday 31st August. Oru àṣírí cross over. Àkùrí tí ẹ̀mí olórun alààyè fún wòlíì rẹ̀. Ẹni tí ọ̀run àtàyé ń gbọ́ tiẹ̀. Professor of Authority. Breaking generational call. Fífọ́ àti wíwú gbogbo ìgbópinlẹ̀. Ogun àbíjọ níbi tá a ti bí ọ. Tó sọ ìṣeré rẹ̀ tì níwájú àwọn aṣíwájú. Jésù Olúwa wa, ẹni tí gbogbo agbára lọ́run àti ráyé ń bẹ lọ́wọ́ ẹ̀. Pẹ̀lú ẹ̀jẹ̀ májẹ̀mú tá a ta sílẹ̀ ní kábàyì. Ó máa fọ́ gbogbo ègún tìpìlẹ̀ tìpìlẹ̀, ìwọ náà máa dòmìnira. Ló fi yẹ kí wọn náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè. Lábẹ́ ìpè Ọlọ́run lórí wòlíì Sàmùjọ Authority, bàbá wòlíì orí òkè ògo, lọ́jọ́ Saturday 29, the Monday 31st August, wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú iṣẹ́ òru láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejìrẹ́ ni ẹ máa bọ̀ ládojúkọ Coca-Cola orí òkè ògo lẹ dé yẹn. Ìkórìtà ìpínyà rẹ̀ fún wa tó mọ ọjọ́ pípẹ́ jẹ́ àjọ gbàdúrà.
0: Mo sọ tẹ́lẹ̀.
3: Ẹ prophesy.
0: Ó ní ọjọ́ ìsinmi.
3: Today be Sunday.
0: Gba ìyanu tí.
3: Yes, that is your miracle.
0: Gba ìyanu tí.
3: Yes,
4: dìde dúró.
3: Yes,
4: for bàtà lẹ́sẹ̀.
3: Remove your shoes.
4: Àdúrà àkọ́kọ́.
3: Bẹ́ẹ̀ ni bàbá.
4: Ó wí pé aṣáájú ogun ilé bàbá.
3: The chief host of my head, father's house,
4: the one that
3: lead the battle,
4: Olori Ogutani,
3: the chief rival of my
4: house, Sukoku,
3: fall and die,
4: Mezunda,
3: fall and die,
4: the captain of the battle,
3: and Olori Ogun
4: of my father's
3: house, the labor banish,
4: fall,
3: Chubulule,
4: die,
3: Kudanu,
4: fall,
3: Chubulule,
4: die,
3: Kudanu,
4: and

0: lo satani ninu agbo ara re mo pase fun jade yes o we lo ti satani nlo ninu agbo ara re ti o ja yo pe o loruko jesu mo pase jade ibe o ki se le e oh my god ara re lowo mo wi loruko jesu mo ni rin se satani to nlo ni agbo ara re ti omo re ti yawo ati oko ti o je ki ayo pe yin mo palase o ye jade yes mo to palase o hu ni se satani nlo ninu ise re ti o je ki se re o pe o kan se laala awon eyan wu opo nsise but ise o pe o ka powerfully ha mo palase o hu lo satani tin benu ise re to ba le sabi meta mo pase o ya jade in the name of Jesus
1: amen
0: wa de sibi oba
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: oruko mi oyi pada apostle ati woli smo mustafa jp baba sibi oba lati jo seed of Christ Golden Church land of reality toligo wa ni baremu ijobi airport area ni ibadan be ba ti de ore meji agugu so pe lo sibi oba ko se nti o mo be mo gbadura loruko jesu aye re ma dide
1: amen
0: in the name of Jesus
1: amen
0: o wole de kere kere o wole de hey la gbara lohun kampu yen o ma ni agbara sa mo so fun e ti pe ti pe ko guest ready pa gboro jo si le ni in to ban ma e je o ma e gbo mi sa awon ipade lai akanse ni won eyan gboro mi si won yes eyan gboro mi si won to ba ti nbo lati ilẹ̀ hausa ni o ilẹ̀ ibo ni o òun bọ̀ látàbẹ́kúta láti sagam láti owó dé tó bá ti dé interchange máa wo aago ẹ̀ tó bá ti pé bíi 4-5 minutes wọ́n wọ́ ọ̀tọ́ ẹ̀ wà á ti rí sáíbọ́ọ̀dù ńlá yẹn á òde kápù yẹn ó máa ní agbára tó sùn yìí tó máa lè yàtọ̀ mo gbàdúrà gbogbo ogun tó jókòó tí o tó lóò ní lọ lórúkọ jésù kò fà yí ẹ sílẹ̀ in the name of Jesus ayé rẹ̀ ṣe bí ọba ní Thursday àti Sunday ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbàá mo máa ń wà ní Ìgàdo Lasu Ìgàdo Road hotel bus stop sọ pé síbi ọba ni ló máa ní agbára mú gbàdúrà bolúwa ti ń bẹ tí èmi ẹ wà níwájú olúwa ẹni tí èmi dúró ayé rẹ.
1: máa
0: fọn sọ pé ayé mi á fọn sọ pé ayé mi á fọn in the name of Jesus sọ fún wa pé tá a bá ti ń gbọ́ ìlú òwúrọ̀ báírù àti ìwé kó máa wà lẹ́gbẹ̀ẹ́ àwọn pọ́ìntì kan wà tó yẹ pé ó ṣeéṣe kó ní bá ṣe pẹ̀lú ìrìn àjò rẹ àdúrà tá à ń gbà lọ́wọ́ yìí ó fi ìfà ní àwọn agbára tí ò jẹ́ kéèyàn orí ìfà àwọn agbára tó máa àláwọ̀ ìfà tí ì jẹ́ dúró lọ́wọ́ ènìyàn àwọn agbára tí máa jẹ́ kéèyàn ṣiṣẹ́ tó yẹ pé a rí owó àmọ́ wọn ìjẹ́ kówó yẹn jọ ẹ̀mí búburú ni wọ́n a fẹ́ gbogbo tí wọ́n lónìí a dẹ̀ gba àdúrà ẹ̀nàwọ́ sí ni ọ̀rọ̀ rẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀ máa gbọ́
1: amen
0: in the name of Jesus
1: amen
0: mo pè wọ́n ní the spiritual anatomy of poverty yes kí ni anatomy tí mo sọ yìí ó ṣe é ṣe kí ìyẹn kó máa yẹ ara tó falà sínú anatomy ní èdè yorùbá ó túmọ̀ sí ẹ̀yà inú ara bíi ọkàn ọkàn ènìyàn bíi ẹ̀dọ̀ bíi ọpọlọ bíi egbò tí ń bẹnu ara bíi iṣan àwọn ohun èlò ara tí ọlọ́run papọ̀ tí ó di àgọ́ ara ènìyàn òun ló ń pè ní anatomy náà máa wá gbọ́ o tí anatomy tara nìyẹn amúgbà sọ fún ọ ètò jẹ́ anatomy ti ẹ̀mí àìní kí ẹ̀mí tó lè dúró ohun èlò kan ló gbèrò àwọn àgọ́ kan ló ń bẹ lára ẹ̀ nǹkan yẹ kó lè máa move kó jẹ́ máa rìn òun náà ní àwọn èròjà ti ń bẹ lára rẹ̀ ti ń gbé kiri irú àwọn èròjà bẹ́ẹ̀ tó jẹ́ ẹ̀yà ara ti àìní àti òsì òun náà ló máa ń fa ìpọ́njú a gbọ́dọ̀ dá wọn mọ̀ ẹ rí pé nígbà tí àlùfáà tá a bá ń gbàdúrà fún healing tá a máa gbàdúrà gbogbo ọfà tí bẹ lágọ̀ọ́ ara rẹ ètí bẹ lọ́pọlọ tí bẹ ní ọkàn tí bẹ ní ẹsẹ̀ tí bẹ ní ọwọ́ a máa dárúkọ ẹ̀ torí pé ló kọ́ tó o bá mú orúkọ wọn wọn lè jáde kúrò lára èèyàn òun láti gbọ́dọ̀ mú orúkọ àwọn ohun èlò tí sátani ń lò tó jẹ́ irinṣẹ́ tó gbé àìní dúró ni ba ta ba mo ta ba gbadua a wa pase kan jade kuro nu aye wa ena won si ni gbogbo ipa ti agbara be mo pase fun yin o ya jade
1: amen
0: oh my god o ya jade
1: amen
0: o ya jade
1: amen
0: in the name of Jesus na e ma gbo mi sa emi yen daduo a pe mi emi aini a le pe mi emi osi emi ni won ohun akoko to ma nlo ninu agbo ara eniyan laye eniyan ati ninu se eniyan ohun ni egun egun causes the causes of life so be causes of life we say wa be ni ti financial wa iwe kan be ta ti pari breaking the causes of life iwe yen bo ko ti pari ma gbo iru awon egun be ohun elo ti aini ma nlo niyan laye eniyan a wa ro ma legun be laye o le lowo to ba ti le ri mu o na lo ma ro mo ara won go elu eni a le jade number 2 ni pepe ota pepe okukun pepe awon ni bi pepe ye ti photo re ba wa lori e tan ti fi se kankan ni pa re ebi ya lo ro mo o lo ma jokuti number 3 o na ni majemu majemu to mo die o ja mo pe eyan ma ni majemu to de ni mo di majemu ye majemu yen a de ma da ye lamu de covenant mo pe won ni secret covenant eyan ti da won mo eyan le da majemu loju ala ko de ni mo number 4 o na ni ero inu mindset mindset the mindset so ri ero inu yen to je mindset yen opolopo o mo yi pe ni bi bi so pe ninu okan ni ero buburu tin jade wa so ninu ero re satani ma njoko sibe o je mo pe lo mi le mo ro pe ah ko mo ye ko ku ba ya so ti fe ku mi ko ku o but amaro ti satani ba gba mu pelu ro buburu ha ise be mi ye be le mi wa ro pe so le ri se le mi bayi enu mi amaro pe so le lowo laye the mindset ero okan re irise satani mi o lati jade kuro nbe ko le ro na lo because to ba wa nbe ki je keyan ko lo e kerun o ni ilana ilana mo pe ni system be ni ilana be system system ti aye re rin system to gba system ilai le yi be ni awon system yen satani ma go sibe last one o na ni ogba ewon prison yes elo mina be so pe ati gbe siru ogba ewon ti ekokon but ko mo yo mo re kiri a ro ko o siru ogba ewon but o wa nbe ni pe ko si nbe awon kan won yi ni are kereke ti esu ma nlo laye bo ni poverty is a strategy of the kingdom of darkness to keep men in small place afun pamo ete ijoba okokun lati je ki awon eniyan ma wa ni ipo kekere wa ma wa ara re be npe kankan ni o but won ti gbe e koja be agbe pamo ni awon okokun a de ma fun eni kan to wu won to ba ti je nkan to fun e ni oju orun re o le je to fe leju aye sugbon e te nje oju orun ise be fun yin ya ya ya ta ba ni ki ma to lo akoko ma koja a de bodo mo gbadua so ri lara awon ri satan lo to ba ti wa ye yan ile to ba nbe o ma wa nbe yes elomiran nbe ohun atejo na jo nbe amateku oniruuru awon ebe buburu eku buburu te gbe sile e mo just mo ne ke lo yepe wuma kan lo yepe nbo lo yepe de ba ti gbo gbolo we a wa da ina adua
2: ye se gosa mo wa tubo ma sagbara do tun alaye mo lori igba te ni ka se adua ta ngba adua ti yepe mo sha la awon ala kan to je pe nti mo koko la ninu ewon ni pe leyin ta sadu atale ton yen mo sha ri pe ejo yen ni ka so ni sha fo mi we mo sha ri pe mo sun o wa da bi pe mo tu inu ile se ibi kun bi abe asia mo wa ni ki gba abe asia yen bi mo fe gba abe asia yen ba owo mi ko kan kan be ni mo ba yo owo mi sita ko pe bayi bi ejo nla kan se won jade labe asia yen niyen bo yen won jade bayi awa ta wa nbe a sa ro seyin mo sha ri pe ejo yen bo yen won jade wa gba ona ta lo igba to ma fi data ohun wa to soju e tu to soju e ti o ri won ko mo bi to ma gba mo bo e ton to fe pada wole bayi bo e di eyan ni eyan to di wa je okunrin okunrin to di gbogbo won eyan to wa be wa ni aide yi ti yira pada o ohun lo di okunrin yi o o fe yira pada ko dedo pada ko le yira pada mo ibe ni mo laye si elekeji ohun ni pe emi omo mi akobi mi mo ni pe o sa lo si ile odo won family daddy to je bi awon egbon e emi sa awon agba ti ma de be mo ri to ko apere gari meta apere to fi nylon sile be gari yo wa gari wa kunu apere yen wa je meta amo ni ewo ni ti gari to wa leyin o wa ni a pe won ni ko hun ra ni mo ni a wo je ka lo na wa pada wa o sa so fun won pe hun pada bo pe ohun fe lo gba owo ti ohun ma fun won ibi ti a sa ti lo mo wa ri doju ala mi yen pe enikan ta jo gberi ko se ile ti a gbe tele be mo ri enikan ta jo gbe to da bi pe boya tu jo wa n gbe bi kan na ni o to fi je pe gba ti ma jade omo mi yen to fi sojo mi ojo ni yen ni mo fi omo yen si igba ta wa de mo wa lo mu omo yen na do
3: gbogbo sa gbogbo igba ti woli ba so pa fe lu apere igbagbo wo bi mo fi sere gbogbo apere igbagbo won yi lawon eyan mo ni eri la la si ohun atejo yen won ti gbe be ti pe okunrin yen ke so okunrin lasa ajoji okunrin ni te ba bere lowo obirin yen 100% a ma ni ibalopo loju ala ohun atokotejo gbele niyan but o ti jade laye e gbogbo eyan fe gbadua enawo toke wa pariwo wa poruko jesu gba meta wa wa ka so pe ohun elu aini
1: ohun elu aini
3: to n benu aye me
1: o pase
3: loruko jesu

0: ta ni wa ni ho ni sa ri ni pe eyan ba da o mo sinu ni bi o si ma wu ni fun mi ni jade be ni ju ara mi lo jade be ni ju ara mi fun mi ni sa jade mo sa pe mo ni ni ju ara mi bi mo se ni kini yen ni to gbori jade ijo ni gun de bi tori ki n ba mi bo se lori sita koko ma sa mi je bi to jade mawa mi wo jade to fi mo ni wa sile loju iwa ni jade kan lati mi ri niyi o more grace and more anointing. Thank you so much. The Lord will increase your grace.
1: Akaro baba ise ke fi gbogbo ojo aro yin se ninu ise ranse ko ni ja sasan olorun tubo ma duro ti ni ipinya fo ka kiri gbogbo agbaye e ni fo mo sise ranse e ri mi lo bayi lati Akure ibo ti soro omo ori ijo afefe ni mi ori giri ṣugbọn mo gba ipin ni gbọ akọkọ e ri mi e ri ti mo fe kọkọ so e ba mi fi ẹmi gbe ke gbadura fun mi e ba mi gbadura le lori ni ọdun to koja ọmọ mi kan wa o ti lọjọ lori ni 40 lọ si 40 kò lọkọ to ba ti fun mi lowo mo ma n san owo ọrẹ ma jẹmu oṣooṣu nigba ti mo san ọrẹ yẹn iyanu ti mo ri ni wipe iranṣẹ naa ọlọrun ba ma jẹmu iṣujẹ ninu aye ẹ ọlọrun ṣẹgun aye ẹ o lọkọ ọlọrun yan fun wa nile ọkọ ẹri mi niyan inu mi dun nitori pe ọlọrun bẹ ni sioni ẹri mi keji arabinrin kan wa nile wa o siki o ti ku mo wa gbe ororo ni mi o gba ororo ni ṣugbọn mo fi gbagbo gbe ororo kalẹ ninu lori pẹpẹ ile mi mo wa gbe mo wa lọlọrun baba ṣe bi ọba òwúrọ ẹ wà ń bí ẹ jẹ kí n dà sí lẹnu wọn ṣe bá bí wọn ṣe láìmọ ẹmọ wà dà sí lẹnu bó ṣe sí tó jí nìyẹn tọlọrun sọ di alàyè padà tó di ẹni tó ń sọrọ ẹrí mi nìyẹn o ọlọrun aràn yìí lọwọ o orúkọ mi ni yẹmi ìdòwú ọlọrun kó ṣèjánu nínú ayé mi sí síwájú àti síwájú sí àbú.
2: Kí lọ́lọ́run ò lè ṣe
3: kò sí
2: ó máa ṣe tiẹ̀
3: ọ̀lẹ́
2: o ma yanju ọrọ ẹ
3: amen
2: ngba tawọn to wa ni diaspora tawọn wa nle ọba wọn lawọn oni gbalẹ mo ni se
4: Jordan 105
2: eni mọbu ra ni mọbu baba ji ni mọbu iya ti je mọbu yen fayọmẹ to ọba ni mọbu o ti wọ bata ko ti tun ti gbo ti ya ti je o na na lo awọn kan ye la pẹrẹ gbagbo ta fẹ lo e lọwọ si mi mo palase igbekun awọn agba o ya igbina
3: amen
2: oya igbina
3: amen
2: wa lori
3: amen
2: o ma lori
3: amen
2: o ma lori
3: amen
2: o ma lori
3: amen
2: o ma lori
3: amen
2: in the name of Jesus
3: amen
2: mi mo to fe na gbogbo bi to ba wa pata to ba mo pe seed of Calvary church wa lagbegbe make sure pe o debe won na ma gba address mu dani igbale tun be lowo e gi medi gi ki miracle water kan ko wa lowo e ise ma ni agbara sa mo fẹ́ rí ẹ lójú kori gẹ́jọ́ sọ̀rọ̀ kori àṣẹ tí ó tara wòlíì jáde mo gbàdúrà ogun ayé rẹ wọlé mo ló wọlé mo ló wọlé in the name of Jesus mo gbọ́ lọ́jọ́ bí òde oníwọ́dé anniversary mo bless ọjọ́ ayọ̀ rẹ ni ayọ̀ ńlá ìbùkún ìrànlọ́wọ́ àti ògo kó wọnú ayé rẹ kọwọ ìgbéyàwó rẹ in the name of Jesus happy birthday and happy wedding anniversary lórúkọ jésù wàrà àdúgbà celebrate kan náà lọ́wọ́ àbí ọ̀làyẹmí esther happy birthday to you mo gbàdúrà lórúkọ jésù ẹ̀mí rẹ̀ agùn bùnú ẹ̀mí rẹ̀ agùn wà á dẹ̀ ṣe bí ọba ó ti mọ̀ pé aago mẹ́fà bọ̀ ní gado ìpàdé ti bẹ̀rẹ̀ ní tó bá nà ọjọ́ náà àárọ̀ yìí máa ní agbára má ti sọ fún ọ pé máa ní agbára yóò ní agbára ni bẹ́ẹ̀ ni gbogbo branch máa connect torí pé àwọn àṣẹ àdúrà kan afẹ́ release ẹ̀ kí story ẹ̀ lè change gbogbo ẹ̀mí àìní àìlè kówójọ àìníranlọ́wọ́ nínú ayé rẹ̀ ó yà kó gbiná ogun tó pàgọ́ sínú ayé ó yà kó gbiná ó máa rà àdúgbà ogun rẹ̀ máa jáde wàá dẹ̀ ṣe bí ọba ní àyájọ́ òní ẹ ti mọ̀ pé ijọ́ sunday ni bẹ́ẹ̀ ni ó dára púpọ̀ kó sọ ọrẹ rẹ kó sàdánà wá rẹ irú àwọn kan wọ̀nyí máa mú ìbùkún wá torí náà mo gbàdúrà fún ọrẹ rẹ ọ̀rọ̀ àbùkún fún ọkọ jésù ìdámẹ́wàá rẹ yóò di ìbùkún fún ọ aye ko dide
3: amen
2: apere agbere ko gbagbara
3: amen
2: kunu o ya si mo
3: amen
2: ko ri anu la
3: amen
2: ko ri ko doke
3: amen
2: ona e ko la
3: amen
2: ko mo e ko serere
3: amen
2: wa de se bi oba
3: amen
2: yesu oluwa wa
3: amen
2: oju se de kan bidalo ju bayi pe
3: emi gogo le ri ko
2: gbogbo eyin te wa leko address church wa lele gbogbo eyin te wa ni abule egba e so kale ni amadia e kan so folo kada pe transformer le lo ni church baba se bi oba gbogbo awa ti awa ni ajegunle ele lo si number 63 gori ola street se ba ti de banji e kan so fun enikeni pe en lo si church baba se bi oba e ti wa nibe gbogbo eyin ti e wa ni taoluwo e so kale ni taoluwo e gbe okada ele lo si elevant hotel ni waju de gbogbo ni church wa gbogbo eyin te wa ni a greek ni korodu e kan gbe maruwa ke so wipe en lo si opo oluwa boston e bi ri se bi oba nibe gbogbo eyin te wa ni badagri lati oko afo boston e so pe en lo si ori molade church egbe be gangan ni church baba se bi oba wa e bi ri church baba se bi oba gbogbo eyin te wa ni agige egbe okada ap ayobo garage e kan so pe church baba se bi oba le nlo e ri wa nibe lati agbado gbogbo eyin te gbe ni agbado e kan du se pe en lo si agbado station tabi rafco lati be e kan gbe okada eni church baba se bi oba le nlo ni ile pupa gbogbo eyin te gbe ni gbogbo e so pe en lo si gbogbo garage e kan gbe okada kele lo si sokis hotel ibe gangan ni se bi oba wa badagri 2 lati round about yen e gbe okada kele lo si gaji e so fun olokada pe en lo si jayigbo jayigbo ibe ni church baba se bi oba wa gbogbo eyin ti e gbe ni gbaga gbaga boston along the jede road ni third power line e kan so pe en lo si church baba se bi oba gbogbo eyin ti e gbe ni aja e gbe ni aja lat under bridge aja yen e so pe en lo si lezina effect center ninu plaza to wa be jb gross plaza ibe ni church baba se bi oba wa lati mowo e gbe okada ti n lo si se bi oba lati mowo gbogbo eyin te gbe ni badagri e gbe okada kele n lo si se bi oba gbogbo eyin te gbe ni sangwota te ba ti de oju ore abi ojota ni ambassador college yen e kan so fun pe n lo si church baba se bi oba to wa ni nice estate lati mosafejo ni agbowa gbogbo awa ta wa ni agbowa lati mosafejo ni agbowa e bere se bi oba e ri wa nibe lati agbara tabi lusada e duro legbe lora college e kan wenu street e bere pe e lo si se bi oba gbogbo awa ti a wa ni akute ni ile ise boston te ba ti so pe e lo ile ise boston ni akute ni egbe titi yen ibe ni church baba se bi oba wa god bless you
5: bẹ́ẹ̀ni o ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní ṣebí ọba international power line city kìlómítà 30 nígbòsí ìbàdàn expressway lókùwà pé bus stop ìpínlẹ̀ ogun pẹ̀lú ìfàmì orúyàn

0: faith-lifting music. You know how we do this in the Central Bank, you know?
1: Ìyanu Aṣẹlẹ̀. Tẹ bá rìnrìn àjò, ìyanu Aṣẹlẹ̀. Ẹfẹ̀ wò ti báyìí. Ọwọ́ mi. Ó ti ń dára tẹ́lẹ̀ kó dára mọ́ kò ní dé báyìí. Ewé ńlá yín kò ní rú wẹ́wẹ́. Òkè òkè lẹ́ ó máa ń lọ.

0: agbara ohun to fa to fi dabi pe aye le mo wa ni wi pe a o mo ba se wonu ahamo ti akan bara wa se la bara wa ninu ahamo to je pe akan ri pe ati se nkan wa le ati sanwo school omo le ati jeun le ati gbegbese ehun rere o le baba ni abarere lokan o mo ndabi opolopo wa pe abaye to fi ma ku mo luwe ninu oluwa o ni mo ya kan ri pe abaye kan dabi pe ko nlo ni opolopo wa na lo je pe a ti e le salaye e bo kan se daru a le salaye ton ba ni ka ma biri lowo opolopo wa ti o ngbo mi lale a ri pe a le salaye bi ise ye kan se dagun a le salaye bo kan se di wi pe gbogbo e kan de daru bayi o de di pe ka ma sapa aba ni ka biri lowo wa pe bo lo se ri a kan le salaye bi nkan to se lowo wa tele o se di pe ko sise mo oja to nta o ta mo a le salaye a kan ri pe oja o ya bi tele opolopo mo le salaye ba te se bara wa nu ko disa ta ba bara wa opolopo n gbo mi lale to je pe inu gbese nla lo bara e ko kan le so pe nkan bayi lo so to so ndo ni gbese elomi o madi ti gbogbo eyan o fi ran lowo mo ma bi lowo elomi pe elomi o le salaye bo se di pe oko fi ile o fi gbogbo e le bẹẹ lẹlòmí ò lè ṣàlàyé tó jẹ pé àwọn ọmọ tó nǹkan díyàlè lórí tó tọ́ látàárọ̀ títí dalẹ̀ bí wọ́n ṣe wáá di pé wọn àti ẹ̀fẹ́ rí ti yàrò gan wọn àfẹ́ rí ti bàbáàrò gan wọn mọ̀ ẹlòmí ò mọ bí nǹkan ṣe dàrú mọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa ayé larí yẹ o ayé larí yẹ nǹkan tó ń pè ní pé èèyàn ń gbénu ayé nìyẹn tí yorùbá bá ń sọ fún wí pé ìgbà ò lọ bí òréré ayé ò lọ bí ọ̀pá ìbọn ọ̀rọ̀ tó jinlẹ̀ gan ni o ọ̀rọ̀ tó jinlẹ̀ tó yẹ kó máa kíyèsí lára ibi tí ogun ti ń ja àyàn ni pé a ò mọ̀gbà tí ogun yẹn wọlé sí èèyàn lára ọ̀pọ̀lọpọ̀ ìgbà a kàn déédé rí pàrọ̀ wa ò ṣe dáadáa a mọ̀gbà tí àìsàn wọlé sí wa lára bíbélì wípé nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó dẹ̀ da èpò sínú àlìkámà ó dẹ̀ bá tiẹ̀ lọ alẹ́ yìí àdúrà ni mo wá gbà ṣe bó ṣe tún wọnú ọ̀sẹ̀ tuntun àwọn iṣẹ́ ọ̀tá tó sọ ayé ẹ̀ dáradára olúwa kó bá mi pa mo mọ̀ pé ò ń gbàdúrà mo pa ládùúrà ni mo pò dé ń try dáde èmi náà rí pé ń try ẹ̀ ń gbàdúrà alalẹ́ níbi tẹ́ bá ti gbọ́ àdúrà ó lẹ́ ń lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa náà a ti pàdé nǹkan tí ó jẹ́ ká mọ̀ fẹ́ gbàgbọ́ nínú àdúrà tí wàá fẹ́ sọ fún ọ lálẹ́ yìí pé mọ̀mọ́ ayé jinlẹ̀ ó jinlẹ̀ gan débi pé èyí kan ń pàdé àwọn nǹkan tí kò lè ṣàlàyé ẹ ẹgbọ́ eléyìí sà iṣẹ́ ayé ni sà iṣẹ́ ayé ni ọ̀pọ̀lọpọ̀ wa lu ìgbàdé ogun nígbà tá a mọ̀ bámi ibi tí mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ láyé ni kí ayé jinlẹ̀ gan ayé jinlẹ̀ gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ntẹ́lòmíì ń fà olóńdà wa láàmú àjò tẹ́lòmíì ṣe olókùn nǹkan lọ lọ́wọ́ wa mo ti sọ fún ọmọ ní sórí ayé ò láàánú o ayé ò láàánú oníkálukú ló ń sáré tara ẹ anybody ò dẹ̀ rí tẹnìkan rò anybody ò fẹ́ mọ tẹnìkan ẹ̀sà ibi táyé lè dé báyìí ẹnìkan ò tí ẹ̀ mọ̀ bí táyé ẹnìkan máa bàjẹ́ àní kí sùúrù sẹ́sà sì dáa ẹnìkan ò tí ẹ̀ mọ̀ bóyá nǹkan tó ń ṣe ń bá táyé ẹnìkan jẹ́ tó ń sà sí dáa ìwọlẹ̀ kan jókòó mọ́ mi ò mi ò sọ pé jókòó ẹ kàn mú ọwọ́ tẹtẹrẹ pé bẹ́ẹ̀ àdúrà ń gbà òun ló jẹ́ kí n fi wọ̀n ẹ ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé a lè máa gbàdúrà kí àdúrà máa gbà láti monday òun mo ti ṣàlàyé ẹ lórí rédíò pé ènìyàn lè máa gbàdúrà kí àdúrà gbà tó bá ti wá débẹ̀ tó ń gbàdúrà tàdúrà ò gbà àwọn ibi tí àdúrà sápamọ́ sí ló le ṣùgbọ́n mi ò sọ pé òkè gbìyànjú nínú àdúrà ṣe ló tí kan nǹkan tí ayé ń sọ ayé yìí ó jinlẹ̀ débi pé ẹnikẹ́ni tó bá fẹ́ gbénu ẹ̀ tí ò bá máa ṣí rí kò ní lọ o ọ̀rẹ́ nìkan sọ̀rọ̀ kan bí àwàdà ó ní bó o bá fẹ́ jẹ́ èèyàn láyé o gbọ́dọ̀ dúró níbi méjì ìsáàdà kó dúró níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo àbí kó dúró níbi ẹgbẹ́ òkòkò kan ìsáàdà you are a secret place of God or you are a secret court ìyẹn ni pé àwọn nǹkan tó ń pè ní nǹkan rẹ kò sí í mú ní gbẹ̀jẹ̀kẹ́ bọ́dá bẹ́ẹ̀ ṣe mú ọ̀rọ̀ yìí nǹkan máa bàjẹ́ kọjá àlà o dádì mo mọ̀ pé ẹ mú dáadáa wọ́n ni ó máa le jù bẹ́ẹ̀ ó ní mo ṣe ń bẹ́ẹ̀ gbàdúrà lálẹ́ pé ìwọ gangan lè bọ́ lọ́wọ́ ogun tó o bá gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ọ bẹ́ẹ̀ ni tó o bá gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ọ lálẹ́ tó o dẹ̀ ṣe nǹkan tí mo fẹ́ sọ fún ọ lálẹ́ wàá bọ́ lọ́wọ́ ogun egbo ti nkan ba daru lowo e to de ri pe kini o lo dede mo fe so solution fun e o bimo omo ye o gboran mo fe so solution fun e o ri pe awon kan to se ko lo dede mo fe so solution fun e wa lo mu agbon wa mu omi agbon ye wa lu ada ko fo so to ba fo yen o le so fo but to ba dalu nudu awon wo ye wa jo sinu ibi kan bene wa wa bu yo die sinu e wa ju sugar oni keep abi ba je sugar den yo na lori wa bu die sinu e bọlọrun ba wa ran e lowo to ba wa ri oyin wa wa bu sinu e wa wa bu omi sinu e wa wa ka psalm 23 sinu e wa ka psalm 3 psalm 23 ati psalm 123 sinu e bene omi to ba bu sinu e ye wa je ko po wa wa wa ibi ti omi ye le wole ti o ni san o ni je ko mi ye san lo si waju wa wa bi to le wole si bene wa wa fi fo ori e bo so ba se fo ori e isi aye to ba o la lowo mi oluwa le danu laye mi asawo ninu aye mi ti o je ko wo do lowo mi oluwa le danu isi ota ti o je ki riran lowo oluwa le danu isi aye ti o je ki rona lo oluwa le danu oluwa we ko laye mi ki lo wo sinu aye mi ti aye mi fi duro ti mi o rona lo ohun to ba se ala meta lo ma la isada ko ga ipada sile to ti gbe tele tabi ko lala pe o manamo sori ala to ba laye gangan o la fi sise gbadua lola beni alaye ni mo fe gbon to ba pe mi ti o ba lo kan send a message any of this number ma ri ma de so nkan to ma sisi to ba lala to ba da ipada seyin o mo pe nkan to se se fara won o ti sele ko to di ko sese fura to ba je po lala o mo bi to wa ko mo wi pe ko jina n to se ko jina si o to ba je pe lori omo ni mommy e fi fo ori yin ma so nkan te ma se lori omo ye ti aye omo ye ma ga sugbon o to oluwa ni ke so lale ni pe eyin ti e n sise ti se dede dago mo lowo ti se ye daru eyin le ni se ye omi agbon wa wa sugar die wa wa iyo die to ba ri oje wa fi sinu e bẹ́ẹ̀ni wa wa bomi to pọ̀ si omi yẹn máa tó fọ orí e alẹ́ ló máa ṣe tó o bá lè ṣe lálẹ́ òní o lè ṣe lálẹ́ ọ̀la torí ọjọ́ tó bá ti ṣe yẹ ọjọ́ kejì ló máa wá gbàwẹ̀ bẹ́ẹ̀ni àwẹ̀ ló máa wá gbà wá wá sọ fún mi pé bàbá mo ṣe nǹkan báyìí o àlá tí mo lálẹ́lẹ́ yìí máa wá sọ nǹkan tó máa ṣe mo fi jésù búra fún ẹ gbogbo ohun tó dúró láyé ẹ máa padà ṣiṣẹ́ ọwọ́ ọlọ́run yóò wà lórí ayé rẹ ò ń wọlé lọ sùn alẹ́ yìí kí ìrànlọ́wọ́ dé bá ọ ohun tó sọnù lójú àlá kóluwa kó da padà ohun tó sọnù lójú oru kóluwa kó da padà bó bá ti wá ṣe tán wàá wá ṣe sàárà tàbí irúbọ bẹ́ẹ̀ ni irúbọ yẹ tó fẹ́ ṣe yẹ o ló fẹ́ fi kọ̀nẹ́ẹ̀tì ẹ mọ́ áńgẹ́lì tó máa lọ gba irí yẹ padà wá fún ẹ irúbọ yẹ wàá wá ṣe bẹ́ẹ̀ ni bágbára ẹ bá ṣe tó ni ṣùgbọ́n má jẹ́ ojú owó tó lọ straight tó bá jẹ́ pé 330 ló ní wàá da tó bá jẹ́ 600 ló fẹ́ dá wà á fi 69 lé lórí tó bá jẹ́ 700 ló fẹ́ dá wà á fi 700 lé lórí tó bá jẹ́ 800 ló fẹ́ dá wà á fi 10 lé lórí gbọ́ọ̀ tó bá jẹ́ 800 10 ló máa fi lé lórí tó bá jẹ́ 900 10 ló máa fi lé lórí tó bá jẹ́ 1000 15 ló máa fi lé lórí máa tó bá jẹ́ 300 330 ló máa dá tó bá jẹ́ 400 440 tó bá jẹ́ 500 550 tó bá jẹ́ 800 810 tó bá jẹ́ 900 náà ṣùgbọ́n tọ́lọ́run bá wá ràn ẹ́ lọ́wọ́ pé o mọ̀ pé o jù báyìí lọ tó fẹ́ bẹ̀rẹ̀ pé ọlọ́run mo fẹ́ ra táyé rà lọ́wọ́ mi padà mo ní 2000 yẹ wá sí ní 2001 tó bá jẹ́ 3000 ní wá sí ní 3003 tábàdà bá ti gbé tó kàn fẹ́ ra nǹkan padà bó ṣe máa.
1: 105 FM.
0: Èyí ṣe ìràpadà ẹni ẹ jẹ́ ń padà sí owó ìràpadà ni ọ̀rẹ́ ìràpadà ni. Òun ló máa jẹ́ kí áńgẹ́lì wà tu ẹ lẹ̀ á tú ìdè yẹ lórí ẹ tí iṣẹ́ bá bàjẹ́ lọ́wọ́ ẹ iṣẹ́ yẹn ò bàjẹ́ iṣẹ́ ẹnìkan olùdátì ẹ dúró bẹ́ẹ̀ ni wàá dẹ̀ ṣe ìràpadà òun náà lọ́ra ni níbì kan bọ́mi gbogbo àwọn tó orí lókè yẹn wọ́n ń ṣètùtù gan o ìwọ ló kàn tẹ́kẹ́ ayé dáadé ẹ pásítọ̀ ẹ láti lè gbowó jù lọ́wọ́ ẹ wọ́n ṣe ìtàgbàdà ìbá ka ni látòrí 300 ló ti bẹ̀rẹ̀ 330 ló máa fi dá 400 ó lè dá 500 lè dá ṣùgbọ́n bá kọjá 500 láti 700 10 naira ló máa fi lè lórí 710 810 910 1100 2100 tó bá ti wọ 1100 naira ló máa fi lè lórí ó dìpẹ́ndì bó ṣe fẹ́ kí iṣẹ́ yẹn kó yá sí ó dìpẹ́ndì bó ṣe fẹ́ kí ọlọ́run tètè dá ẹ lóhùn lórí ohun tó ń ṣe yẹn òun ló máa jẹ́ kí ọlọ́run dá ẹ lóhùn wàá rí áńgẹ́lì wàá rí ìrànlọ́wọ́ àwọn ọ̀run á ràn ọ́ lọ́wọ́ ojú ò ní tiọ̀ ó máa dára fún ọ. ọkàn rẹ̀ á balẹ̀. Sórí tó bá ti wá da tán ohun tó fẹ́ ṣe rè wàá pè mí lórí line nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fẹ́ fílẹ̀ fún ẹ ó lọ wàá pè mí. Bàbá mo ti dá ọ̀rẹ́ mi, mo mọ̀ pé ò lè rágbọn lálẹ̀, mo mọ̀ pé o lè rí iyọ̀, o lè rí gbogbo nǹkan, but agbọ́n yẹn ni kókó, omi agbọ́n yẹn ni kókó. Àyàfi tí ìdìbàjẹ́ bá ń wọnú omi àgbọn, àyàfi téèyàn bá mọ̀ jinlẹ̀ omi àgbọn, àṣírí tó wà ńbẹ̀ nìyẹn. Tó o bá ti fi fọ orí ẹ, àbọ̀dè tó wà nínú orí ẹ tó fi dàbí pé o rí ìrànlọ́wọ́, àbọ̀dè yẹn máa kúrò. Wà á padà ní Ọlọ́run, wà á wá bẹ̀rẹ̀ sí ní rí àwọn nǹkan tí Ọlọ́run máa fi ràn ẹ́ lọ́wọ́. Wà á rí ọwọ́ ìrànlọ́wọ́, wà á rí àánú gbà. Olódùmarè máa ṣàánú ẹ, yọ̀dẹ̀ dára fún ọ, àláfíà fún ọ. Olè rẹ Fẹ́mi Daniel ló ń sọ fún ọ pé àyípadà máa dé bá ẹ, yóò dẹ̀ dára fún ọ. Mú ọrẹ yẹ, ọrẹ tó o bá fẹ́ dá ẹ látorí 300 tó bá jẹ́ 300, 330, 400, 440, 500, 550. Bọ̀ tó bá ti kọjá 500, gbogbo tó kò fẹ́ máa ṣe 10 náírà ló máa fi lé tó bá fi wọ 900. Tó bá ti wọ 1000, 100 náírà ló máa fi lé tó bá fi wọ 2000. Tó bá ti wọ 3000, 300 ló máa fi lé bó ṣe máa ṣe nìyẹn. Ṣùgbọ́n píìkì ọrẹ yẹ kò ju 3900. 1003 lọ́nà mẹ́ta tó o bá lè dá 1003 lọ́nà mẹ́ta. Mo fi Jésù búra fún ẹ, wà á pàdé aláàánú lọ́nà tó o lè ṣàlàyé bó bá ṣe ń fi kíní yẹn forí. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́, àdúrà rẹ máa gbà, àlàáfíà fún ọ. Á pàdé lọ́la, bó o bá ti ń lọ lọ́la má gbàgbé Psalm 16 ló máa kà tó bá ti ń jáde láàárọ̀ ọ̀la. Oorun ayọ̀ ló máa sùn, aláìṣẹ́gun ló máa jẹ́. Tó bá jẹ́ pé orí omi àgbọn lálẹ́ ò lè ṣe lọ́la, má dẹ̀ tún rẹ létí lọ́la pé àwọn iṣẹ́ wòlíì tó lọ́wọ́ ní pé ká ṣe kí ìrìn àjò wa kó ba lè nítumọ̀. Ó dáa fún àwọn tó bá sọ nǹkan nù tán bá ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ tí wọ́n ní mọ́. Ó dáa fún àwọn tó bá jẹ gbèsè. Ó dáa fún àwọn tó bá jẹ́ wípé wọn rẹ ní ṣàánú wọn. Ó dáa fún àwọn tó jẹ́ pé wọn à rí ìrànlọ́wọ́ rí láyé wọn. Ó dáa fún wọn. Ìrànlọ́wọ́ máa dìde sí ọ, yóò dára fún ọ. Ọrẹ yẹ wà á da lálẹ́.
2: 3 2 4 6 6 0 7 0 1 6 3 2 4 6 6 0 7 0 1 6 FCMB Christ Apostolic Church Faith River Assembly olórúkọ àkáǹtì yẹn tàbí o lè fi sínú àkáǹtì eléyìí náà 6 1 4 2 0 8 3 8 7 2 Kọ́lé ẹ̀kan sí 6 1 4 2 0 8 3 8 7 2 Obe Daniel Olúfẹ́mi Kọmọláfẹ́ ó ní orúkọ àkáǹtì yẹn.
0: Tó bá ti wá da lálẹ́ yìí, tó bá ti fẹ́ dálẹ̀, wá wá sọ fún mi pé dádì mo ti dá ọrẹ tèmi. Tó bá dẹ̀ jẹ́ pọ̀ la ló fẹ́ da, wà á da. Ṣùgbọ́n tó bá fẹ́ ṣe gbogbo nǹkan, jẹ́ kémi àti ẹjọ́ sọ̀rọ̀.
2: 0 0 29 30 57 28 0 7 0 1 4 3 3 8 1 1 1 0 7 0 14 33 81 11 tàbí 0 8 0 2 8 6 1 2 2 3 8 0 8 0 28 61 22 38
0: so that máa lè guide yẹn. Àlàáfíà fún orun ayọ̀ ló máa sùn. God bless you.
3: From Lagos, this is
4: your
3: This is Jordan 105.5.
4: Station with the boys for entrepreneurs.
5: Hallelujah, hallelujah, hallelujah. It's just Celestial Church of Christ, CCC Ileyanu Parish. Abosede Aro Avenue Seaway, Estate Gate, Ipilego, Tepepe, Ikori Awon Agbanti Isidupe, Elekeji Lerogun Uru E. Toma Waini Sunday, 30th of August 2026. Akuri, Divine Progress, Genesis 26, verse 13, Monday 24, 2026. Ni Ashali Awon Olusu Aguta Ati Omo Ojo, Lago Mewa Leti Di Arojo Keji, Ojo Tuesday, Ni Adura Obinerere, Idaleleko Ati Soji, Ago Mesa Aros, Ago Meji Losan, Manu Irole, Ago Mewa Le, Ojo Wednesday, Akashe Isi Anu, Lago Mesa Aros, Ago Meji Losan, Ti Soji Mawai Lago Manu Irole, Ago Mewa Le, Ojo Thursday, Ni Prophet and Prophetess Day, Idaleleko Ati Soji, Praise Night, Lago Mewa Le, Ojo Friday, Di Arojo Keji, Ojo Saturday 29, Ni Church Sanitation, Abe Wusi Orphanage Home, Ati Bebe No, Ojo Sunday, 30th of August 2026, Lago Mewa Aro Gaga, Ni Thanksgiving, Ti Oja Basama Atele Lese Kese, Lago Meji Losan, Opo Ye Janka Janka Lumbo Mbe, Royal Father of the Day, His Royal Majesty, Oba Adeleye Abatan, Olopeki of Opeki Kingdom, Mother of the Day, Dickiness Prophetess Fumilayo Julius, Lati USA, Alaja Opa Yemi, Host Shepherd, Venerable Superior Yemi, Shogbeson, Olukede, Assistant Venerable Superior Evangelist, Oluwa Segun Ladipo, Olusho America, Fun Itoni Tabi Ebi Adura, 0804531-4919, Jesu, Yoma Reti Nyo.
6: From Lagos, this is
3: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
4: Station with the boys for entrepreneurs.

0: ọrùn. Hallelujah. Mo kí gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi, ìwọ ṣáà máa sàmí. Ọlọ́run ti ń jẹ́ ìrànlọ́wọ́ aláìléèyàn lórúkọ Jésù kó dìde fún ọ. Agbára Ọlọ́run tí ń wọ odi tí wọ́n fi dá ọ dúró lórúkọ Jésù ó kọlu odi yẹn. Ohun Olúwa tó ń sun ara lórúkọ Jésù ó gba ìmọ̀ àtàjẹ́. Agbára tó ní kó lọ ṣùgbọ́n kó má lọ jìnà lórúkọ Jésù kí wọ́n ṣubú. Mo ní kí wọ́n ṣubú. Mo ní kí wọ́n ṣubú. Agbára tí ń gbé ni dìde tí ń sọ ẹni ẹ̀yìn dẹ́niwájú ó pàlẹ́ ọ lónìí. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Ibikíbi tó ti ń gbọ́ mi ṣàmàṣàmì gba ìrànlọ́wọ́. Ọwọ́ agbára Ọlọ́run ti ń sọ ní dológun àgbáyé kó pàlẹ́ ọ. Ojú rere ti ń sọ ní dológun àgbáyé kó pàlẹ́ ọ. Àánú ti ń sọ ní dídẹ ní ńlá kó pàlẹ́ ọ. Gba àánú Ọlọ́run. Gba àánú Ọlọ́run. Gba àánú Ọlọ́run. Gba àánú Ọlọ́run. Gba àánú Ọlọ́run. Gba àánú Ọlọ́run. Mo ní yóò di àṣẹ. Gbogbo ìmùlẹ̀ tó dá ọ dúró ó bàjẹ́. Àwọn tí ń lé ọ pẹ̀lú ikú kan padà lẹ́yìn rẹ. Àwọn tó dáhùn máa bògo rẹ jẹ́ kí wọ́n ṣubú. Àwọn aláransí ayé kí wọ́n ṣubú. Àwọn alátakò kí wọ́n ṣubú. Àwọn tó ní òní lọ jìnà kí wọ́n ṣubú. Àwọn apá ìlérí Ọlọ́run jẹ́ nínú ayé èèyàn kí wọ́n ṣubú. Wọ́n máa rí bẹ́ẹ̀. Wọ́n máa rí bẹ́ẹ̀. Ìwọ ṣáà máa ṣàmí. A fi aṣọ ògo tuntun wọ̀ ọ́. Bẹ́ẹ̀ni a fi ògo tuntun wọ̀ ọ́. Ojúrere padà sọ́dọ̀ rẹ. Àánú Ọlọ́run padà sọ́dọ̀ rẹ. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Yọ Bíbélì sọ pé nítorí kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Ohun tó gba Ọlọ́run gbọ́ fún yẹn ó yá gbà. Ohun tó gba Jésù gbọ́ fún yẹn ó yá gbà. Ìrànlọ́wọ́ Ọlọ́run tó ń retí yẹn ó yá gbà. Promotion tó ń retí yẹn ó yá gbà. Ògo tó ń retí yẹn ó yá gbà. Ó yá gbà. Ó yá gbà. Ayọ̀ rẹ tí wọ́n gbà yẹn ó yá dá padà. Ọmọ ní adá padà. Ọwọ́ àtẹnimọ́lẹ̀ Olúwa gé sọnù. Ẹsẹ̀ àtẹ ògo ẹnimọ́lẹ̀ Ọlọ́run gé sọnù. Ohun àtẹnilórí mọ́lẹ̀ Olúwa gé sọnù. Ojo tí a máa ṣe àmì Olúwa dìde ìrànlọ́wọ́ fún ọ. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Láti ọ̀run wá ọwọ́ àánú dìde sí ọ. Olúwa náwó àánú sí ọ. A gbé orí rẹ sókè. A gbé orí rẹ sókè. Àní a gbé orí rẹ sókè. A gbé iṣẹ́ rẹ sókè. Iṣẹ́ rẹ di ńlá. Ayé rẹ dìde. Gba ojú rere Ọlọ́run. Mo bá lè láyú sàmì tó gbéraga. Ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi lónìí. Ọ̀nà rẹ là. Ilẹ̀kùn rẹ ṣí. Ọ̀nà rẹ là. Ilẹ̀kùn rẹ ṣí. Ẹni tó sọ pé ó máa bọ́ sí òrò kó ṣẹ̀ sí. Ẹni tó sọ pé ó máa yọ ọ níṣẹ́ kó jẹ̀ sí. Ẹni tó máa ba iṣẹ́ rẹ jẹ́ mo ní kó ṣẹ̀ sí. Àgbà ìkà tó sọ wípé tó o bá dilẹ̀ òní sinmi kò ní kíde. Owó Olúwa bọ́ sí ara rẹ. Gba ojú rere Ọlọ́run. Ọ̀kẹ́ kò ná ní kankan. Àǹtí kò ná ní kankan. Mọ́mí kò ná ní kankan. Ṣé a máa ṣàmí? A ní kí n gbàdúrà fún ọ ní lónìí ọjọ́ ẹkún rẹ dópin. Lónìí ọjọ́ ìbànújẹ́ rẹ dópin. Lónìí ọwọ́ tí ń fọ sẹ́yìn ó wọlẹ̀. Lónìí gba ojú rere. Ó tó pé 24 hours aláàánú kan ti wọnú ayé èèyàn tí ogun máa ń ṣe kó pàdé ẹ lọ́nà. Mo ní máa ṣàmì kó pàdé ẹ lọ́nà. Ẹni tá a rán sọ kó pa tiẹ̀ jẹ́ kò ní pàdé ẹ. Àwọn tí ayé wọn ti gbà bọ̀dé wọn ní pàdé ẹ. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba gba gba gba gba. Lórúkọ Jésù kò rí bẹ́ẹ̀. So this letter promotion ẹ ọ̀hún sign ẹ. Ìwé ìgbélùlú òyìnbó ẹ ọ̀hún sign ẹ. Ìrànlọ́wọ́ dìde fún ọ. Ibikíbi tó ti máa gbọ́ mi ó yá di ńlá. Ó yá di ńlá. Ó yá di ńlá. Ó yá di ńlá. Di ńlá. Gbọ́ ohun Olúwa lónìí kó tó pé 24 hours aláàánú àyànmọ́ ó pàdé rẹ. Lọ di ọlọ́la. Lọ di olówó. Di olóríire. Àní mo ní ìsúre fún ọ ní. Ayé rẹ kúrò níbi ìrákò. Ayé rẹ kúrò ní ìrákò. Ayé rẹ ò rákò mọ́. Ayé rẹ ò rákò mọ́. Ayé rẹ ò rákò mọ́. Ní orúkọ Jésù ayé rẹ ò rákò mọ́. Ọwọ́ amúnimọ́lẹ̀ iná jó. Ọwọ́ amúnimọ́lẹ̀ iná jó. Ọwọ́ afanisẹ́yìn iná jó. Ọwọ́ abalayẹjẹ iná jó. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba gba. Ọwọ́ Olúwa ti ń fọ orí ẹni sókè ó gbà ní ọ. Gba ojú rere Ọlọ́run. Gba ìrànlọ́wọ́ Ọlọ́run. Gba ti ènìyàn. Gba tọmọdé. Gba tìjọba. Gba mẹ́ta ń wọlé. Kó níbẹ̀, mo pa láṣẹ tọ́bárà mi ṣe àwọn ẹ̀mí abanilógo jẹ́ ẹ máa gbiná dànù. Ẹ̀yin ẹ̀mí tí kìí jẹ́ kéèyàn lògo jọjú alẹ́ ẹ máa gbiná dànù. Ẹ̀yin ẹ̀mí aṣẹ orí ẹni nínú ògo ẹ ń gbiná sọnù. Ẹ̀yin àti favour, ẹ̀yin àti mercy, ẹ̀yin àti increase ẹ máa jáde. Owó abaniláyé jẹ́ ọjọ́ ìsàmì olùfẹ́ ọwọ́ yẹn ó gbóná dànù. Gbá orí ọ̀fẹ́, gbá orí ọ̀fẹ́, gbá ògo tuntun. Wọ́n ní súre fún ọ. Èmi ni wòlíì ọ̀làrẹ̀ wájúbà kọ́lé àròlé ọ̀bọ̀dẹ̀ rẹ̀ ní gbogbo àgbáyé. Wọ́n ní súre fún ọ ní ayé rẹ̀ kúrò nínú ìrà. Ayé rẹ̀ kúrò nínú ìrà. Ẹsẹ̀ rẹ̀ kúrò nínú ìrà. Iṣẹ́ rẹ̀ kúrò nínú ìrà. Lórí àpáta Kristi mo gbé ọ lé bẹ̀bẹ̀ sí sáré. Bẹ̀bẹ̀ sí ń fò. Lórí àpáta Kristi mo gbé ọ sí bẹ̀bẹ̀ sí sáré. Ẹni ṣẹ́pẹ̀ fún ẹ ó padà sí lórí. Ẹni kẹ́dùn fún ọ kó para ẹ. Mo wá fi ṣọ́ jọ̀nà rẹ fi dàrú. Ogun yẹn ṣẹ́ báyìí. Ogun yẹn ṣẹ́. Ogun yẹn ṣẹ́ báyìí. Ohun tá a ṣe sí ọ tí ọ̀nà rẹ fi dàrú. Ogun yẹn ṣẹ́ báyìí. Ìjọ òjè sàmì olùfẹ́ àṣẹ jáde. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Mi ni ọmọ ọmọdé lọ́wọ́ àgbà lọ́wọ́ àwọn wòlíì gba ìrànlọ́wọ́. Arán mi sí ọ ní ọ̀nà rẹ ńlá. Arán mi sí ọ ní ọ̀nà rẹ ńlá. Arán mi sí ọ ní ọ̀nà rẹ ńlá. Gbọ́ bí Olúwa ti wà. Ọwọ́ tó gbé àwọn ẹni ìṣáájú dìde ó gbé wọn náà dìde. Ọlọ́run àwọn tó ti ga ó fà lọ́wọ́ sókè. Ó jìyà mọ́. Ó jìyà mọ́. Ó dàmú. Ó jìyà mọ́. Ó jìyà mọ́. Mo ní ò jìyà mọ́. Mo ní ò jẹ̀yà mọ́. Mo ní ò ṣẹ́rú mọ́. Mo ní ò jẹ́rú mọ́. Mo ní ò ṣàìsàn mọ́. Mo ní ò ṣàìsàn mọ́. Ọwọ́ Olúwa gbé ọ. Ó gbé ọ dìde. Kórí bẹ́ẹ̀. Kórí bẹ́ẹ̀. Gbá ògo tuntun. Gbá o. Gbá o. Dáwọ́ owó àánú Olúwa kó gbé ọ dìde. Ìwé Ẹ̀sáyà chapter 60 verse 1 ó ní dìde tán ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ dé òní ni ó òní ni òní ni òní ni àṣẹ ìgbédìde ó bàlẹ̀ ọ. Wọ́n rán mi sí ọ ní àṣẹ ìgbédìde kó bàlẹ̀ ọ. Àṣẹ ìgbórí ẹni sókè kó bàlẹ̀ ọ. Àṣẹ tí mú ni sáré. Ohun tó yẹ kó o ní ní 15 years tí yàn á rí 30 days ó yá gbà á. Ohun tó o ṣàwà láàlẹ̀ lórí tó o látọjọ́ yìí láàrin ọjọ́ méje ó yá gbà á. Mo súre ohun ayé ẹ̀ ṣe. Mo súre ìjì tó ń jà ó dópin. Mo sọ nípa tí wọ́n ń pè ní ìgbédìde ìwé Ẹ̀sáyà chapter 60 verse 1 ó ní dìde tán ìmọ́lẹ̀ torí ìmọ́lẹ̀ rẹ dé. Ògo Olúwa sì yọ ní ara rẹ̀ gbọ́mi bó ṣe ń gbọ́mi lónìí ìdìdí abàmì tó máa pa ọ̀tá lẹ́nu mọ́ ó yá gbà á. Mo ní ìdìdí abàmì tó máa pa ọ̀tá lẹ́nu mọ́ mo ní kò gbà á. Ìdìdí abàmì tó máa lá ọ̀nà níbi tí kò sí ọ̀nà ó yá gbà á. Ìdìdí abàmì tá gbọ́ orí ẹ̀ sókè ó yá gbà á. Gbà á.
1: gbogbo eyin ti egbe e ti sise jere ise gbogbo e fe travel to oni passport gbogbo gba visa ni awon passport ti deny e abo ti lori ona ye di o le lomo gbogbo eyin ti e n wo ojo oluwa fun omo gbogbo eyin ti e n wo ki olorun ko la ona fun yin lori oro ise yin gbogbo eyin ti fe mari okunrin tabi obirin gbogbo eyin ti e ti e mo the nurse lati se oluwa ni ki so fun yin pe lola oluwa ni ki ti mantu mejila sinu ororo ki n gbe le awon eyan lori kini ko n bere ohun to fe ati bere isoji lati ojo sunday to koja taaro yi ni o pari re nibi kibi to o ba wa mo gbadua pe orun si fun o oluwa ni pe ni bakare street ibi kibi to ba ti n bo to ba ti de idimu iseri first ona to lo si gando wa duro ni genesis bus stop opposite ibi to pe ni petrocam yen bi okada lati be so pe on lo bakare street ko ni isimo so fun awon okada pe church wo ni ba ko de lo n lo baba be se sure yi e jo mo fe gbo hun yi e sure fun mi directly baba e soro ase si mi directly bi awon number yi bi awon number ni sisi
2: 091 5899 4696 091 5899 4696 or 081 3238 9415 081 3238 9415
1: Ma pe awon number yen titi ma fi gbe eyin 300 mo ma fa pa so lojojumo titi ni ma fi gbe atoru atosan sa ma pe ma na ti so oro ase eyo kan to tori die toni kan ni ka eyo kan ko gbo ohun oluwa tenu mi bi oluwa ti wa aye re yo da o gbo ti mo so fun bibeli wipe dide tan imole ki dide oje ti olorun lo nbe ki se di ebe ase ni dide ase lo lo nbe tan imole ko so pe mister ko ni missis ko ni alaja ko ni pastor ko ni woli o ni dide in other words iye awon to ba gbo ni o n ba wi gbogbo eyan ko lo n ba soro oluwa pe dide tan imole iwo to gbagbo pe igba idide re ti de iwo ni mo n ba soro gbomi eni ma fi woli sere bẹni pe eyan fi ayan mo sere ni bi olohun se da aye to o gbe awon eyan kan kalẹ to fun ni ase ati agbara lati tu ati lati ja ide mo wa ninu won nipa ori ofe jesu onga aiti ọrọ ayan mo leleyi o ni lati wa nbẹ tori olohun fe gbe o dide olohun fe so nila eyi to jiya nilu itito eyi to damu nilu itito eyi to fun fi ọrọ re nilu itito mo gbadua pe orire oni ko adua ẹ ja n joke lọhun.

0: ti wa ti emi re wa agbara tin gbe ni dide o bale o
1: mi
0: mo no bale o
1: mi
0: mo no bale o mo ni dide to e male olorun lo pa ase fun awon mo israeli leyin ko ti wa ni babylon for 70 years ni woli won yo wi pe to ni won mo pe orere kan le sele mo olorun ni eta se ni babylon ti to bibeli so fun wi pe oni kan dide e to e male o eta ti ya ti to oni e pada si to jerusalem ni juda ni mi ta ti ko yin kuro e gbo ni gba ta da iko lo so ni pada won ma da be ni ti la la ni ati ko ti e lo de iba mi ati ko ti e lo de ati mi ati ko ti e lo do oro ko pi e o ri sese o wa ni ojoko dide to e male ma bo ni Christ of gospel ministry back at the street ni Genesis box so practical mi di God the road ni ise ni idimu ni eko emi gba Jesu gba pe olorun ipe baba mi oba dare olorun ipe mi na nobodu mejo a so e di eyan ala ona fun in the name of Jesus e tu awon number yen pe titi ti ma fi gbe olufe make sure ko pe mi baba ba ora se ma de church baba e jo se ma le ri woli eyin ta fe ri woli ma da yin lohun e jo pe awon number yi fun yin
2: 0915899 4696 0915899 4696 or 081-323-8945
0: 081-323-8945 I want to go to the door. Àwọn tó gbégbé sẹ̀ àwọn ló máa ń complain ayé kìí ṣọ̀rọ̀ pé mò ń complain ìgbésẹ̀ ni olùfẹ́ o ní láti gbé ìgbésẹ̀ èyàn ìwàkúwà lèyàn wá nǹkan tó sọnù ọgbẹ́ ò tí ì tẹ nǹkan tó ń wá òun sùn nílé ọwọ́ ò tí ì gbọ́ òun pe wòlíì kan ní èkó dá tọ́wọ́ èèyàn bá tẹ okùn ìdà ló máa ń béèrè ikú tó pa ìyá ẹ̀ mo gbàdúrà pé àṣà ìgbédìde àṣà ìsọdínlá àṣà ìfàyègbà ó yẹ kó balẹ̀ ọ̀rọ̀ yìí.
3: Aago mẹ́jọ àárọ̀ yìí ni ohun alágbára gbogbo ẹ̀yọ́ ọmọ lọ́dún ẹ̀ pàdé wòlíì yìí wo oní church mo mọ̀ pé oní church ṣùgbọ́n orin tààrọ̀ yìí kìí ṣe orin tó yẹ kó pàtẹ́kì nínú ẹ̀ ọjọ́ méje nìsọjí ti bẹ̀rẹ̀ òní ni àṣẹ pé ìsọjí olúwa wípé kí n fún kí n gbé mántù lórí àwọn èèyàn gbogbo ẹyin tẹ̀nà ti tì fún gbogbo ẹyin tẹ̀nà àbáyọ mọ́ sọ́wọ́ ti jọ gbọ́ mi láàárọ̀ yìí o gbọ́dọ̀ débi torí pé àsìkò ìdílé rẹ ti bẹ̀rẹ̀ lórúkọ ayé sọ̀rọ̀ ló ń là fún ọ ẹ pariwo ní olúwa
1: olúwa
3: ẹ pariwo olúwa
1: olúwa
3: bí àṣà ìgbédìde gbé mi dìde
1: bí àṣà ìgbédìde gbé mi dìde olúwa ni ẹ̀mímọ́ olúwa
3: bí àṣà ìgbédìde gbé mi dìde
4: Oh, God, Jesus!
3: Oh, God, Jesus!
4: Oh, God, Jesus!
3: Oh, God, Jesus!
0: mi.
1: Adua
0: ọba
1: Jesus.
0: Ẹ̀mú o.
1: Adua ti gbé wọn
0: ṣáájú
1: dé. Yọba Jesus.
0: Oya
1: gbé mi dé.
0: Adua
1: tó ń gbé mi.
0: Adua ti gbé wọn ṣáájú dé.
1: Bọ́ọ̀lù mi.
0: Bọ́ọ̀lù
1: mi. Yọba Jesus. Yọba
0: Jesus.
1: Yọba Jesus.
0: Yọba Jesus.
1: Yọba Jesus.
0: Yọba
1: Jesus.
0: Yọba
1: Jesus.
0: Yọba Jesus.
1: Yọba Jesus.
0: Yọba Jesus. Yọba Jesus.
1: Yọba Jesus. Yọba Jesus.
0: Yọba Jesus. Yọba Jesus.
1: Yọba Jesus. Yọba
0: Jesus. Yọba Jesus.
1: Yọba Jesus. Yọba Jesus.
0: Yọba Jesus. Yọba Jesus.
1: Yọba Jesus. Yọba
0: Jesus. Yọba Jesus. Yọba
1: Jesus. Yọba Jesus. Yọba
0: Jesus. Yọba Jesus.
1: Yọba Jesus. Yọba Jesus.
0: Yọba Jesus. Yọba Jesus.
1: Yọba Jesus. Yọba Jesus.
0: Yọba Jesus. Yọba Jesus.
1: Yọba Jesus. Yọba
0: Jesus. Yọba Jesus. Yọba Jesus.
1: Yọba
0: Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba Jesus. Yọba ìran àwọn wòlíì ló máa ń tàkù ogun tó le àárọ̀ ibi kí ọmọ rẹ tí ọ̀rẹ́ ti dàrú mọ́ lọ́dún yẹn múdẹ́bí tó bá lè rí múdẹ́bí ìwọ mú pọ́tù ẹ̀ lọ́wọ́ mú pàdé mi gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ gba kọ́ńtràtẹ́ ẹ̀ ní kọ́ńtràtì gbà ẹ̀yin tí ẹ fẹ́ tíráàbù tọ́nà yóò ṣí àṣẹ ń bẹ ní orí mi ọlọ́pàá mú mi káàkiri gbogbo ayé amẹ́ríkà lọ́dọ̀ káàkiri àṣẹ yẹn ń bẹ láti fún ọ fún ìdìde bí olúwa ti wà ọkọ lòún wá ayé lòún wá jájọ pàdé lónìí ọ̀nà rẹ dẹ̀ là ọ̀nà rẹ là ọgbùn rẹ ṣẹ́ máa pè mí nísìnyìí aago mẹ́jọ láàárọ̀ yìí ni o aago mẹ́jọ láàárọ̀ yìí ni o ní bakare street ní jonathan the bakare street ní ẹgbẹ́ petrocam petrocam genesis bus stop lọ́nà ìgọ́dọ̀ ìṣẹ́rí ìdímù ní ẹgbẹ́ dánibí mo gbàdúrà pé agbára tó ní òní jẹ́ òrọ̀nà lọ agbára rẹ di òkú sọ pé bàbá agbára tó mú mi mọ́lẹ̀
1: agbára tó mú mi mọ́lẹ̀
0: ó yà di òkú
1: ó yà di òkú
0: ó yà di òkú
1: ó mọ jésù ẹ̀rí bò
0: ọ̀tọ̀
1: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú
0: ọ̀tọ̀ ìlú
1: ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú
0: ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú
1: ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú
0: ọ̀tọ̀
1: ìlú ọ̀tọ̀
0: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
1: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
0: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
1: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
0: ìlú ọ̀tọ̀ ìlú
1: ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú
0: ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
1: ìlú
0: ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
1: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
0: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
1: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
0: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú
1: ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú
0: ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
1: ìlú
0: ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
1: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
0: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú
1: ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
0: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
1: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
0: ìlú ọ̀tọ̀ ìlú
1: ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
0: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
1: ìlú ọ̀tọ̀ ìlú
0: ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
1: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
0: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
1: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
0: ìlú ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
1: ìlú ọ̀tọ̀ ìlú
0: ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
1: ìlú ọ̀tọ̀ ìlú
0: ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ìlú
1: ọ̀tọ̀ ìlú
0: ọ̀tọ̀ nísìnyìí bakare street genesis bus stop ìkọ́ńdọ̀ ló ní ìṣẹ́rí ìdímù tó bá ti kọjá local government yẹn díẹ̀ sísàlẹ̀ wàá rí protocol mẹ́ genesis bus stop gbé ọ̀kadà ní bakare ló ń lọ ní church wòlíì bàkọ́lé ogun ló ń jà ó dópin lónìí ogun àsàsí àsàsí ayé ó dópin lónìí bí àwọn nọ́mbà yìí dájọ́ gbàdúrà ogun ayé rẹ̀ ṣẹ́ yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ìrànlọ́wọ́ ẹ pé àwọn nọ́mbà yẹn fún ọ.
1: 091-58-99-4696 091-58-99-4696 or 081-32-38-9415 081-32-38-9415
0: gbogbo ẹyin tẹ sọrọ máa ń jẹmú ilẹkùn àánú sí fún yín ẹgbẹ o gbogbo ẹyin tẹ ń ṣe bẹẹ bá ti ń ṣe ẹ máa pè kí n súre fún yín yóò dẹ̀ dà fún yín àkáǹtì nọmba yẹn ní access bank is 0031-795219 is 0031-795219 ẹjẹ pàdé láàárọ yìí òní ní ìsọjí yẹn parí ọpọ ẹyin dẹ bẹrẹ ẹ gbọdọ wà lónìí ọtọ yóò ní mọ máa bíbélì sọ nípa òkú ohun gbogbo dẹ jù bẹrẹ ẹyin kan wá láàrin ẹ wà tó fi parí òní náà máa parí òní náà máa ṣèdìdí iṣẹ yẹn o olúwa ní kí gbogbo èèyàn dúró ju òun kí ilẹ̀ fi má tún lè wọ lórí ogun ọjọ́ pípẹ́ lórúkọ jésù ó fọ́ dànù ṣèbí dèbí mántù ṣèbí agbára ìfòròyọ̀ ló mú kí joshua kọjá òun ló mú kí elijah kọjá òun ló mú àwọn ọmọ ẹ̀yìn jésù kọjá ogun àsìkò òdìdẹ tìrẹ náà lélẹyìn ó yẹ gbà ní ìsinsìnyí níbi tó ti ń gbọ́ mi lónìí ọ̀nà ńlá fún ọ ẹ gbàdúrà ìsìn ẹ tọ́jú bàbá owó ìgbédìde
1: owó ìgbédìde
0: ẹ sọ owó ìdíde
1: owó ìdíde
0: balẹ̀ mi
1: balẹ̀ mi
0: àdúrà
1: owó ìgbédìde
0: ẹ̀mí
1: mọ́.
0: ọ̀nà fún ọ ọlọ́run fẹ́ gbé ọ ga ọlọ́run fẹ́ sọ kékeré rẹ di púpọ̀ ọlọ́run fẹ́ fi àánú sọ ẹ́ dèyàn gbọ́ mi ẹ̀yin oríṣi méje èèyàn ní gbogbo ẹni tẹ́ ń lálàákàlà gbogbo ẹni tẹ́ ń lálàákàlà gbogbo ẹni tí ẹgbẹ́ ẹ ti ṣiṣẹ́ ẹ̀jẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo ẹ̀tẹ́ fẹ́ travel tó ní passport gbogbo gba visa ni àmọ́ embassy ti deny ẹ àbọ̀ ti lórí ọ̀nà yẹn di òòlè lọ́mọ́ gbogbo ẹni tí ẹ ń wojú olúwa fún ọmọ gbogbo ẹyin tí ẹ wá kí ọlọ́run kó la ọ̀nà fún yín lórí ọ̀rọ̀ iṣẹ́ yín gbogbo ẹyin tẹ́tẹ́ mari ọkùnrin tàbí obìnrin gbogbo ẹyin tẹ́ ti ẹ̀mọ́ the nurse láti ṣe olúwa ní kí n sọ fún yín bẹ́ẹ̀ lọ́la olúwa ní kí n ti máa tù méjìlá sínú òróró kí n gbé lé àwọn èèyàn lórí kí ni kó bẹ́ẹ̀rẹ̀ ohun tó fẹ́ a ti bẹ̀rẹ̀ ìsọjí láti ọjọ́ sọ́ndè tó kọjá láàárọ̀ ìní o ó parí rẹ̀ níbi kíbi tó o máa wà ẹ tún pe àwọn nọmba yìí fún ọ ẹ máa pè bàbá bá ẹ ṣàmà kíndé bára ṣe máa débẹ òní lọjọ ìgbé dìde rẹ o lórúkọ tó kọ ní òní takò àdúrà
4: ẹ
0: pe àwọn nọmba
4: yẹn. 0915899 4696 0915899 4696 or
0: 08132389415 08132389415